ẹkú rọjú for the loser àwọn ti na ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́nu pẹ̀lú nǹkan tèmi ń rí yìí o. Ẹ wo Sam Owoyemi fẹlẹfẹlẹ láyé 081-35-18-8116. Má fi dùn o, ẹ má fi dùn ra yín, ẹ ṣe lásìkò tó yẹ, ẹ ṣe lásìkò tó tọ́, ẹ fi ọpọlọ sí o, kì í ṣe gbogbo ìgbà ẹ má ṣe ẹjọ understand ẹ láàrin ara yín. Ẹ wo a ní láti máa fi ṣe tarawa 081-35-18-8116 081-35-18-8116 títí ọjọ́ mẹ́jọ àwa láwọn máa ṣe nǹkan ìkànnì ṣe wá. Bye for now.